Naija FM 102.7 ìrídìí òmanànà àyè pẹ̀lú venue yèmí ayọ̀nẹ́mí guameni máa. Bọ́pọ̀ ṣe é.